0: ẹ̀yìn ajì èyí ọ̀ yẹ́ mẹ́wẹ́lẹ́ bọ́ kànú bí ọ́ ẹ yọ yẹ́ mẹ́wẹ́lẹ́ ọ fi èkó ọ jẹ́ èkó yẹ́ dọ̀kọ́ bì bọ́nà tó ná mọ jẹ́ mẹ́lọ mi jẹ́dẹ́ sí ìwé nu èkó pọ̀ ọ̀wẹ̀ wọn àyíyàn kò jẹ́ yẹ́ mẹ́wẹ́lẹ́ tẹ́tí ẹ sì jẹ́ à rẹ̀nú ọ̀dọ̀ ẹkún sì kú jẹ́ o bẹ́ẹ̀ dọ̀ mi jẹ́dẹ́ fi èmi ká pé ọ mi kò yín wà nù mí dé èmi ká yín wà nù mí dé dìyàn nù má yẹ ọdẹ kún dé o èyí dọ̀ mọ́ bọ̀ kó dọ̀ ẹ̀dẹ́ ọ yìí má jẹ́ ná ṣe à ọ rẹ̀nú ọ wá chítè gbọ́dọ̀ yẹ mẹ́wẹ́lẹ́ ná kó sí rẹ̀nú ọ mẹ́ dé yìí jẹ́ ná tó nù rẹ̀nú ẹ̀ ká jẹ́ ná ṣe rẹ̀nú ẹ̀ tán kwíjì èbúlọ́nù bì bọ́lá má yẹ mẹ́wẹ́lẹ́ ọ yìí gbẹ́ jẹ́wẹ́jẹ́wẹ́ gbọ́dọ̀ mọ̀ jẹ́ ná nọ́mọ̀ ẹ̀ ná yán nù bọ́lá nọ́nu ẹ̀mí lẹ́mí mẹ́wẹ́lẹ́ ọ ẹ̀mí ná ta ẹ̀mí dé jẹ́wẹ́jẹ́wẹ́ kóyẹ́ náà rẹ́nú ẹ̀ mẹ́yẹ jọ́dẹ́ ọ ẹ̀yìn nùdẹ́ bó ṣe rẹ́nú sọ́sù ẹ̀ yọ rẹ́nú ọ̀bùlọ́ pèlè dọ̀ yìí jí gbọ́dọ̀ kọ́nu yìí káká ẹ̀ yọ yìí dọ́nu yìí dọ̀ mí jẹ́dẹ́ dá ìwẹ̀ nùwẹ́ ní ọ̀yẹ̀ ṣe wúlá dọ̀ ẹgbẹ́ dìyàn lẹ́nu bí kò jẹ́ àgbàǹgbà nùdẹ́ kún sọ inú lẹ̀ tó nù ó fítẹ́mi bá kó ní sí mẹ̀wẹ́ pọ́n mi ẹ tẹ́ dọ̀ ẹ̀ fìyẹ́ lọ́lẹ́ káde yìí má ṣe rẹ̀ náà ṣe kùjì péré o bọ̀yẹ́dọ̀ mi tirẹ̀ lé léèdè kó bẹ́ sí pẹ̀fì ẹ yọ mọ̀jẹ́ ìdáná tí káká bóyí pípò tọ́ mẹ́ẹ̀jì dé fi èdè rò fìdíhan yẹ kó sù bóná ṣe gbéta yẹ kó sù bónú yìnyínná tó débù wá mí rò pé sí sọmẹba náà yìnyínná tó ọnu ẹbí kú ká mọ̀ nùgbélégbélé dèrò yẹ mẹ́wẹ́lẹ́ tẹ́tí o yẹ mẹ́wẹ́lẹ́ ẹnu pọ́ bó jọ dé yẹ mẹ́wẹ́lẹ́ ẹ̀rẹ́ ìrẹ́ ẹnu pọ́ ká bó pò ń yẹ̀yà ta ìdè jẹun ẹ̀ dé dá ìwẹ̀ mi dó jíjọ ẹ nẹ n kó lọ ẹ pín tòun fi ẹjọ rí ọmọ ẹ dá ìwẹ̀ mi dó jíjọ ẹ nẹ àmọ́ ẹgbẹ́ dìyàn mi kò dín zẹ̀ fi ẹ nẹlẹ́ bí wú dé ẹ jẹ́ káàdọ̀ mi tìrẹ́lẹ́ lé èyín wà ní yẹ̀dẹ́ gbọ̀n dìyàn dé ìdùnnà kò dẹ tó yẹ mẹ́wẹ́lẹ́ jí bọ̀ tọ́pọ̀nọpọ̀ rẹ̀ ń lẹ́bi pẹ́ bóyá yé sí kó ìtọ́gbè gbọ́dọ̀ ìjìnlẹ̀ yín yẹ̀dẹ́ wò dé yẹ̀ ní yín lò fi ẹ dúró yìí yọ ekun na jẹ kun gbede ro henu emi tọmọ yo nani etewedo chichewedo pe ome mi ko doro mi tire nu e ma si ku yi nu me a ku si nu me bonu aduna kan gbede o e joro to mi tọmọ ya ẹyin mẹdẹ yìí lọmi gbọngàn tó ọhún ẹnu àdọ fi yé jọrí ọnu wọn nù mọ kọtọ ń jẹ jí yé yọ ẹ tẹwẹdò jíjẹ wẹdò gbẹ ọmọ ẹ gbẹ ẹdọ yẹn kpọdọ kíkan bí ọ ẹdọ mímẹ gbẹ tọlẹ wẹdò gbẹ ọhúnṣu wẹ à mọ jọkùn mọ ẹ wà gbẹ ọmọ ẹdìyàn jẹ dọ gbẹ ọhúnṣu wẹ kàkà sọ yìí fíyé ní ọhún àbí ń tẹwẹdò jíjẹ wẹ ẹ gbẹ bọnu tọpọnọpọ tongli wẹ̀ mìíràn tó wà tókòtò àságìlì ẹ̀ mìíràn tó mìíràn sì gòjì bí láńdé jí yà àló ní mìíràn sì kú wá gbọ́ndó ní mẹ́lẹ́ jẹ̀nu ọ̀mọ́jì tó lọ yẹ ṣé èyí tó mọ̀ òhóhó náà gbọ́dọ̀ òhóhó wíbọ̀ jẹ́ wẹ̀ yìí náà yìí ẹgbẹ́ tiyan yìí rọ̀ mí jẹ́ mìíràn ìsàkó ẹnu èyí máa jẹ́ àná jẹ́ ní yìí
1: nínú mẹ̀rẹ̀ tí tọ́kù jí lẹ́yìn mọ̀ rẹ̀ mẹ́ bá bọ́ wẹ̀ àdọ́dà rẹ̀ ẹlọ́pọ̀ ológun tù wá jù ẹ̀hún gàwé
2: ó náà a ti bọ̀ bó jẹ́ òfin kún wa.
0: Yẹn ṣe kún wa n ṣe kún gbèrè yà
2: nísì bọ̀yà rẹ̀ obìlíṣẹ̀ mo má wù búrọ́bọ̀ dé iye dẹ́ bẹ́ ọ bọ egbodo nu kankan tan eze yanu sẹdo yovo to mẹ bọ sunu ti fi eto yọrọ mẹlẹ eto ko dẹ do yeji bo tọ itan gbona eto po itan bo ikanfa o yọrọ mọ pẹ bọ ye ko dẹ do yeji bo bro desenvoutement nu en fait eniyan de jọ amọdọ de me

0: irumu nkan tó mẹ́rin mẹ́rin tí ló lẹ bí ọ̀rọ̀ méjì mí ìdìyàn èrè tẹ́kun bó ń dọ́mẹ̀ jí àti pa ní sọ tuntun mẹ́rin sọ tó tiọ̀ bó ń dọ́mẹ̀ jí mí yà sọ mi kẹ́kẹ́ ló fó jẹ́ wáyọ àsọ yìí hẹ́n ìdààmú kan mú nkan tó mẹ́rin ló náà sì kú tẹ́kun ló wáyọ ẹni wọn ní jẹ́ fẹ́ ní bonú ẹ má ń dọ́mẹ̀ jí ẹ̀yẹ àsọmẹ́ tó o fọ̀ ní wọ́ ẹni wọn mí sí mi tún dọ́mẹ̀ jí mi nà kúlẹ̀ o dókòrókò mi tán o tóró mi tán lẹ̀ bọ́ mi kò sí fi nàmì àdọ́mẹ̀ jí o sọ ẹ wáyọ àsán dàkó té ń gbé juro ẹkún kúlà dọ́mẹ̀ jí o kanumọ̀ mi tán tẹ́mẹtẹ́mẹ nílẹ̀ yọ ọdẹ ìsáyà nu yìí gbọ́ pé bọ̀ǹkan tán nu yọ mi hàn kẹ́ndé oṣù kárẹ́
1: lọ. nùgbọ́ ẹ̀sọ́ yẹ kán ilé bó yàn sá kó nu kán tán kọ yọ ẹ bolo kéza da kóró kóró pẹ ọ bí sẹsẹ mẹlú bọ ẹlẹ tàmẹ tó ẹ kún kúlà yasanu kanumọ pẹnu ẹmẹ kó nọ ẹnẹ yọ lẹyìn náà sì kú lẹfọ wà nùgbọ́n lóbulẹ sùn tó lọ apákó ẹnẹ yọ ẹlẹ tàmẹ tó bẹ ń kéza sọ yẹ kán yẹ tán lọ pẹ ọ bí sẹsẹ mẹlẹ lẹfọ filin nu lóbulẹ fọ lẹ tàmẹ tó lẹ sì kú lẹ sùkú mọ kọtán tó yẹ kún kéza ẹnẹ kó dọ ẹdẹ yọ kéza diwẹ yìí lọ bọ ẹsọ jíjá yìí níbojẹ fínfín jí tiẹ kó bolokó ikọ atọnukun atọn lọbọ títọ mẹ dáko èyọdọ unesco yọ ẹwẹ ká do kéza mọ kọtán yìí wíwá tọ ọhún ebolo azande lọbọ lé mínọgbọn ló kánú mọgbẹnu ẹnẹ yọ ẹyàlẹfọ firinde ndelẹ lọbọ lẹfọ wà nùbọ lé nasiku wà nùgbọn bó sunu kundo kanugbẹ kanumọgbẹ ninọmẹdo pẹ bisese mẹyọ ẹnìtàmẹdo nuwa ẹnẹlẹ bisese wo ọhún azan ẹnẹ bolo azan o dako lọbọ ẹlẹfọ sọn mẹdẹmẹdẹ lẹsùn lọbọ kalẹfọ filin mẹ ẹyin mẹbọ àwẹ mọkọtán kọyin o gbigbótọ nílẹ yọ ẹlẹfọ yìí yẹ filin tọrọ àlẹ ẹnẹ wọn jí lọbọ ẹnẹ wọn dẹ sùlọ mọ mi se yọ mi tún mi ase sinku dànù mi de sùn.
0: ẹ mi ka sẹsin kwẹrẹ n yẹyẹ zakari aligbono mi yàrá tẹkọ ló na fọlọ kana ló fi gbọn pàkó yẹ kún kúláwọ mẹ jí nu wà mọ nkọtọ níwẹ ká dé gbọn mi nà tún mẹ jí asan wíwẹ yìí sọtó tẹnu yẹ kún kúlá kanu mọ gbẹ tà mí tán ẹnẹ kúlọ ẹbí lẹnẹ yẹ lọnu wà lẹyọ yìí tìyìn ló tìyìn gbèrò òkèlè fún mi nà tún mẹ jí fún mi gbọlá mi tó gudu wọn wà mọ nkọtọ tìyìn ló tìyìn gbé wọ kúlẹ yìí tìyìn bọ tẹkọ ló bolo bẹ kùn sín nu wà kúlẹ gidi yìí nínú bọ ẹnà zọn bọ ẹzọn ẹwẹ nadọ bọ kanu mọ gbẹ tà sí àpapọ̀ yìí nìyẹn ọ̀vẹ́ ìdàgbò dàgbò mi tán lẹ́mọ̀ nàlídé àlídé nu kẹ́kẹ́ àjẹ ẹ̀họ́n mi ti yàn ẹ̀wà tẹ́pọ̀ ló kẹ́ńdó nù ẹ̀nẹ́wó lọ́bọ̀ ọ̀hán itọ́ mi tàn ẹ̀nà pínpínkúndó nù ẹ̀kàn tó mi tán kó do torí ìfúnpá wọ́ o eyi ho lo na o mɔ jɛmɛ mi na tɔnɔmɛ ji hɔn itɔ kori na amori brune eyi ho lo na o mɔ jɛmɛ o titi mɛ lɔmɛ ji numu kɔtɔn ti lo ti gbe ka ti lobo ka ti gbe yɔ akpakoe tɔn wɔyi lɔmɛ ji yi de na akpɛ ka titsa lo na tɛkpɔ lo ti bɔ kɔndo kpɔ lo na ti mɛ koro fi koto mɛ ko ihoe mɔ kɔtɔn lɛ kpɔn bɛ na tɔnɔmɛ ji mi na nɔ buru bo lo kan ja tankpin gbe yɔ tankpin gbe mɔ kɔtɔn na inu da gbe te gbe jɔ eke ndo o nu mɔ nkɔtɔn o eka ke ndo nu mɔ nkɔtɔn o lo na mɔ jɛmɛ mi alɛ dɔmɛ dzi nu wale yeye liyɛngbe susu eka hɛn na se ko tɛnpa lo kpa nugbɛtɔ bo lo mɔ nkɔtɔn ezɔmɔ miaro tan eniyan kun yɛ ehɔmɛ yɔ ekpa susu mɔ nkɔtɔn lo kalɛ bibi yɔ dɔmɛ dzi fi emi de ehɔmɛ diyan de eka si wa gbɛ lo nu dɔmɛ dzi efo awɔ anu gbogbo nu dɔmɛ dzi o nuwe ne yi dze kamɔ nkɔtɔn mɛ yɔ nimatɔ sɔlɔ ya jɛ wede wede nu wɔ mɛra ko o frank o gu eyin o ɖokpo ɖo nuwe kún kpla nuwe inu lo yi mi gbedi tɔn lɛ si akpakun yɔ eke ndo nu ene lɛ bi kui bo dɔmɛ dzi awɔn ye fún ɛdi gbe tagba ye jɛ ɛdi gbe bo nu mɔ kɔtɔn lɛ na tɛ kpɔn lo lɛ wa o de bo nu sɔ ene efiri nu gbɛtɔ mi tɔn ene eye o do eyin nu lo yin o kanu mɔ gbɛta yɔ ko sɔ yi kakaka mi do aro fi ehɔmɛ lɛ yɔ ero kan ne lɛ xɔɛ bo nu dɔ o numu kɔtɔ maa ka lɛ aso ati yan bo nu dɔ bɛ dzii yan dɔ ko ikan we ogu do ti bo nu dɔ fimi tɔn egbe tɔn lɛ masa dɔ bɛ dzi mi ala dza xɔmɔ kɔtɔ fun bo yɛyɔ ewɔ sɔn mɛ ero nutɔn sɔ ro fi de dzi numɛrɛ ko frank ogu ena mɔ jɛmɛ ene yɔ ekara mɔ jɛmɛ ene lɛ yɔ ele ake ndo nu eko enu mi tɔn lo ya eke mi tɔn tɛmɛ tɛmɛ bɔ ewo bɛ ibɛ sɔ yi ho kɔtɔ nu dede ti bɛ do wa wɛ yɔ ele tɛ kɔlo lɛ ke ndo numu kɔtɔ wo mɛra ko zakari aligboro bɔ eye kento enewɔ nadɔmɛdzi wɔmitɔn tɛntɛmɛ eɖofilɛ yɔ mimanadze ɖokoɖokpo itɔn do midzia
1: miyan dɔɔni mi na zɔn ko eɖokpo ti lo bɔ yi tɛlɛ yɔ nuwe kún kpla ahan mi tɔn nɛlɛ yɔ sisa tɔn sin ale nu yi tɛ de egbɔn fi bo titimɛ kpɔlɔ dzi le emi do biba lobo na yi do yiyamɛ mɛ ye na si ko nɔ eye kún kpla adzɔli nunu yi tɛ yɔ yi do o biba wɛ ŋun ayi mɛ de lobo nu azɔmɔ kɔtɔn wiwa tɔn sɔ kowe dze yɔ ahan na koko alo kan 01 49 49 49 90 mi do 01. 49 49 90 akuku aloka ina jenyo ina so nubo nokoyo ina titun toro apahwe ina dagochiga chobonu na ai konto yo minai doko ngbasin ohweton bode mi kai doko ngbasin hwe yo mi ando mi loji egbeye ro teni gbe asan konukun enenko yen ro fivosun eleme mi de yo oloto fortune mi ton egbeton le kinle ose wegbon yo ye dodo die mi ando mi proji o 43 42 78 53 22 mino 43 42 78 53 22 kun taragoyo eni indo propo me bisese ton
0: taragoyo indo propo me tombo mi nan don mi don ji mi o win fotoro bene to me fiwe a e o mi do o win fo zonde le lo no basomo ko ton ro bene to me fi bo mi ka babo na si kuto a khie me mi khen mi na si kuto pon bo mi mi ton ijete an to me ji win te ngbeju de su le weyo mi ba ron ton ro bene to me fi ine weson bero meji mini sekpo mi do nuwa elosin dali nuwa e kumpla tanton goli bo iso duti benya sanru propo tanton eno so duti lwa mwini mi ton teme teme eno kosinyo fide fide yo eno so ye lo no seda chobo toron tum no kondo meji unye ye di teka nyon hude meka unyon da hu mende weye nuwa kule gidi ene ena blo e an blo nuwa kule gidi ene o label o bene ewa yi do akon lo tun yero benji fi debu amide lo bene to ben fi eyo wi e no blo nele yo endo e ka du won ne kro ti gben ta pe te ka de me ne kon wa gben pe to emi ye no le bi yo no yin bo mi ro na tempo lo tun no kan bi yo nele bi yo mi ro na lo 50 yo o sun me mi ro na bi yo be yin so sun si an santon atongo wa ja santon wo go pa ko yo mi ro na tun mo koton bo sant label bene e do me ti ko yin yo foton bo tengbeju fi debu akode lo no fo yin ne lo be men we tengbeju ko ni tempo lo tun no me je bi na se bodo ye tele o ti tengbeto bon nko yo do natin do centre label au bénin apa ene ko yo ite ra ije do kuton fi we ka bi biro propo mi ton bénin to me fi debo mi de minofo lo be no menu popo mi ton me ji wi mi ton le wi le meyo e ma so khaji o di khasi o di ji e dan do wi ne le ponu po lo kan le da mi mo je me te ngbeju le ro ali mo ko tonu ne we ka nu bon ne we ka zangbe mo ro po e ra te ponu ko yi kan le timbo o nu e promotion fante ene en akhiran jedo win mi ton jiwe do na ton yan ya le na mi mo je me ton o fonu pla ko ne so te yo lu piton e do bibio ro ban ji ko ni te pon lo wa ha lu ma de yo wa so win to da jobo ni na mo teme teme yi tin le ponu win lo ro apaton apaton le pan hun aro to ho ro mi de se o mu to ro mi ti mi na ko wa lo kan plus 229 01 66 56 01 51 plus 229 01 66 56 01 51
1: bon Minando Cave Saint-Toreri yé té pon fi bo titi me jélé emindo pèsi so me po mi po bo kan ko le nkan ton me tion o fi un ran dagbe té ngbe ju de level apa iton sa ti té ngbe e ko sin yo po titi de le fin de la communauté européenne et la si ton po gege o fi un ran Bordeaux au Bordeaux supérieur au Saint-Émilion et le bisé c'est le fin le ba ko iton ka pon té de sou ti té ngbe aka e no hun ro awa jije wo nu be nu do nu pa bo nu ki ko afra fredo ni le yo e yo do champagne e ne yo teme teme ton do si de ton o cave Saint-Toreri yo ye de do route de pêche e mi jo ali pe ron kanten e in club de roi do mi amo ite do fine on ka o mele bi yo ye no ron ton sans atin kaka so ipada nu kan tanton me
0: wi ya cho to gan ro kan pin sin na no wa yin abia ro wa cho po won mi na do ayin me de lo do cho fu mi ton ten teme ne le ayin gbe to de lo do simi do nu temi ton ten teme e ne le tun din ro benji e ye din na zon mo ira ton we e te mu e ro yawo naya yawo naya edeon ero ina so ya so kule akisi no tule be na dopo lubo yawo naya khodo dio yo pov pe vie jiti no nu mon coton e blu be neto be fibo keke keke me khole to so e le vodu de kon lu ro benji yo tite ngbe ton aba lo na nu sa yawo naya ere nu bo yo na de menwe e supo apa ene fuye tulo menji ates tan gban ya le ya zon gban ya le bonu fo wa nu yo amu nyo na idi me bo fi fo anu kwe e ndo meji frais de livraison ene vo nu be e yo be kale do meji am lo affiche publicitaire nu kun kla do meji na chala choli titing beton bo ambrodo in kotu itame fiade nuin tente ma lo sa ne levo ya una ya di sura le di jididi bagmadi yo.